pàpàtó pàpàtó àjẹ̀dàtọ̀ yà nẹ́nẹ́ abijantọ̀ nọ̀nà yẹn wọ́n gbọ̀n pàpàtó pàpàtó mi àjẹ̀dàtọ̀ àdìgbànà nẹ́nẹ́ pẹ́pẹ́ àfivọ́nà sínwédò zantó màá bí ọ̀sẹ̀ david àfivọ́ sínwédò zantó lẹ́ àná lónìí wọ́n gbọ̀n dọ̀kọ́ má ṣe wo tẹ pọ̀pọ̀ àmúwúyẹ àpupui gọdọ ẹ alẹ ya àfihàn nù sinmi lù zan tó ètè nùbúlò nù yí salon bò nù ẹsẹ kẹkẹyàn bọ̀nà nùdòpò nùdàdòpò lẹyọ nù wà sàsà nù sàdó àkọtàchè wà àkọtà nù mùsùlùmí kan jìbọ yẹs ça va chauffer ce soir pẹ àfihàn sọrọ sí mi yá ẹ wọn pẹpẹpẹpẹ nkẹ mà àjàbí piano ó bẹ àbá pè mí hùn mọ náà gẹdẹmẹ.

0: àmọ́ mílẹ̀tàn owó ọ̀gbanjọ ẹ̀.
1: bí epo mi bí ẹdínwó wà dọ́dún yẹn mọ̀ká bí ọbẹ̀ bó wà dọ̀ rẹ̀.
0: mílẹ̀tàn owó ọwọ́ jẹ wà bá.
1: ẹmẹ bẹ jẹ wà bá mọ edo fífi pẹlẹ edo jẹ jí pẹlẹ.
0: àmì tán máa dóde pépé.
1: mílẹ̀tàn ẹgbọ̀n wo yẹ rí.
0: mìíràn sì ṣe pé gbọ̀n tó mẹ́ àwọn ọmọ ẹ̀dọ́ mẹ́ gbọ́n mẹ́ filẹ̀ po.
1: ẹ mọ̀ gbọ̀n filẹ̀ po àwọn yẹn sì tọ
0: sun si iwọ mi ade oosun wọ go.
1: ade oosun wọ pasi wọ di mele bo wo wẹ wa.
0: ayan si iwọ wẹdẹ egu wẹ indọ mọ ejo baba etan ko edo bo wa mẹdẹ bo pe.
1: edo na su edo yin su edo awo to mi edo awo to alo mi tan. owo ti ẹ wo gbemi tan wo emi tan gbemi de.
0: nu ejuro mi ẹmi na wa. eyan kọlọ ye mi. frẹ noel. dọ̀ndọ̀ mẹ ta franco tiẹmẹlẹ ase. mi bá igbá omi kúndó tóró mẹ tó hóró tẹ tọ pátán jí mi kúndó wọn yín fọdé tó hàn yẹlíyẹlí tọ́ tiẹ̀ jí mi tán. mi wá ibo wa.

mọ̀dé lọ bọ̀yìn òun ènìyàn wá yọ ènìyàn àdó gbé tó yàn gbọ̀n kámẹ̀ kó mẹ́ àlọ́ fúláfọ́ délẹ̀ tí mẹ́ lọ́mọ̀ wẹ́ wá ọ́ èrò fún ní ènìyàn àdó gbé tó yàn wẹ́ bọ̀ jẹ́nà títẹ̀ ké túbọ̀ gbẹ́nà yàn ẹ ò fi tán lẹ́nu àṣèdè lọ kákà bọ̀ fi ẹ tán lẹ́ ọ́ ẹ kúrò ènìyàn ìsọ̀dẹ̀ jọ nù dé ènìyàn ìbúlọ̀ nù dé tán dé tè bó ná fún tó fi ẹ nílẹ̀ akátúnlọ̀ gbẹ́ sódù wárí à yà ó hu ìmẹ̀ wá ló àlọ́ màmá hu ìmẹ̀ kó fi ní tó bẹ̀ wá yọ bàdà fọ ẹ nílẹ̀ mi dọ́ ti dé bùdé bẹ́ẹ̀ yọ gbẹ́ sódù wárí mi bẹ́ẹ̀ dà họ́ tán bí ọwọ́ yẹ dé sùn ẹ̀yìn àfẹ́ tó dìrẹ́ kún kò bí ọbí ọmọ ẹ̀hún tún lọ ẹ̀ká lò tó fún ẹ̀bọ̀ málímálí mẹ́rin náà bí ọwọ́ bọ́ ẹ̀ ní àmọ́ nù bí ọ̀jẹ́ gbígbà dojí àsán tó àsán àsìn ní àsán àjọ ẹ̀ wọ́mẹ́kọ́ àjọ tó da fúro pé àjọ bí àbúnú wọ́mẹ́kọ́ àzọ̀ rẹ̀ wá tó bó kóró tẹ́ndé bẹ́ẹ̀ àná fún ẹ̀pọ̀ nù mádìndé náà sàn pọ̀ wọn ẹ̀yà sọ wí sí tẹ́ni mẹ́ bàjá fìyà jí má yà fi owó wọ́n má tí mẹ́nu mi pọ̀ wọn. Mímé wímé mọ́dọ́ méjì vẹ́ lọ ti zozo é lọ mọ jẹ́ mi tó ń lọ ba ń ba bona tún ekuku 01 87 25 20 91 mọ́dọ̀ kó àhẹ́ àlẹ́ kúkú 01 95 18 91 23 bá dọ̀ mọ jẹ́ mi tán dọ̀ nù wíwá ẹni ọ́ afọ ẹni lẹ́ inú adé dò wí wọ́n dálè wédé lẹ́nu ẹ́ inú ẹ̀ ń dìbò nù àkúzú pàánù kan mi sọ bẹ́ẹ̀ nù vẹ́ bó nù vẹ́ tírílílì tán mọ jẹ́ mi dé báwẹ̀ mi dé kúkú 01 97 25 20 91 àlọ́ 01 95 18 91 23 ẹ kẹ́yìn dọ̀ wímẹ̀ nọ́fí wímẹ̀ ìwẹ́ amọ̀dọ́mẹ́tìlẹ̀ gbẹ́ẹ́ lọ́mẹ́ fí èmi wáyé mẹ́fọ́ èmi lẹ́mọ̀dọ̀ nù kan èmi tán yọ dé kúìnù bọ̀mínà sí o bọ̀ wọ́n gbọ́n fìdí bù ọ́ wọ́n jẹ́ ń gla gla bló tọ́ wọ́n jẹ́ ń pọ́nù kú mẹ́nu mẹ́fọ́ wọ́n jẹ́ ń zùn mẹ́ ẹlẹ́yìn wà lọ́ àná lẹ́ fọ́ mẹ́fọ́ dé jí. Ògo ìka ló jìnnà tó èdè kan fúlẹ̀ lèmùkíyà mẹ́ ẹni wá wẹ̀ àdé akọ̀rọ̀nù wà tó fìdí wẹ̀ dó èdò tàntàn bọ̀ mí dòná kúrò nù mí dé lẹ́ èdò mùnyẹ́ wíníwíní ẹni lẹ́ má dó ẹ̀zọ́ ìgbẹ́dì bọ̀ nù hàmẹ́ wá sùpọ̀ gbẹ́gblẹ́ dó mẹ́ wá sùpọ̀ bó gégé nùbí fún fọ̀dá lọ tí nù wá sùpọ̀ ń dọ́ à ń débọ̀ ẹ̀ sọ́n dìbẹ̀ àwọn à ń débọ̀ ẹ̀ sọ́n dó tàdé à wá sùpọ̀ mẹ́ sísí ọ́ nù dà kórópọ̀ ẹ̀ mẹ́ kórópọ̀ èdò tèlé bọ̀ wẹ́ pọ̀nùkún tán mẹ́ bẹ́ẹ̀ pọ́n wẹ́ kábọ̀dọ̀ yíyan fiẹ́ àló yọ ọpọ́ ẹ yẹn jẹun wẹ́ ajé àtùnú ẹ̀jẹ̀ dọ́dọ́ ya kó iné mẹ́ kó iné dọ́ ẹ̀wọ́ tún fi ìwà tiẹ̀ ìjẹya fi ìwà nù ìjẹya tún wọn àló àfọyàn àmọ̀yàn kó fi tàn ó mọ̀ mẹ́dẹ́ máa dó mẹ́dẹ́ tàn bó ta fú dèyàntì lọ́bọ̀ kán fún iná dà sí wẹ́ dà wọ́n mọ nukú jẹ̀tàn káàbọ̀ tún lọ́n jẹ́ ẹ̀ dà sí bẹ́ẹ̀ àṣàgbẹ́ ya ẹ wá gbẹ́bọ̀ sẹ́dọ̀ àṣàbìnú mẹ́ mọ̀ nǹkan tán vlanọ́ fò lọ kó mẹ́ vọ́nà dé káwẹ́ mẹ́ máa mọ̀ dọ́nù nù dé wẹ́ bá wà iná iná bó nù kú yọ àzìzà tán náà bá fún un. Èdè sọ náà bó gan nù débù máa kẹ́ bọ́nú àzà ẹ ní èjì ewa nù ẹ ní ká ẹdọ yọ ewa dọ àyè lè bó fúlẹ̀ lọ kó padà ìtàn wù kàkà bẹ́ẹ̀ náà kùn dá sí i gbọ́dọ̀ dà mọ́ njóbìnú àìhàn gbẹ́ ọ wọ́n inú àwà bí ọ́ fẹ́ tán mẹ́ yọ ètè náà tún fi ẹ̀nà pọ̀ bó tán yà bó mọ̀ jẹ́mẹ̀ débù dé wù. 01 67 82 63 33 àlọ́ 01 95 18 91 23 àdó ẹnilẹ bí wá ẹ gbé tó vla fún ọ àtúngbẹtọ àlọpàbọ àyìn ló hùwẹ dùn ọmọ ẹ yà nọdọ akọtún ẹ ọ bọ kódó kpọn ẹmẹjì tọmẹjì nínú nàmẹ ẹkpọ gọdà ọ ànàwà dò fínẹ tìyàn má tí mẹnu mi dẹyì dò hùwẹ inú ẹmẹkọ mi tán lẹ yè dó tutò mẹ ìtọ́nbó dó tutò mẹ gbẹ́ẹ́ tó bẹ́ẹ̀ nù àlọ́tán jí bẹ́ẹ̀ dọ́kọ́ dé ẹnu tí gbọ̀n mọ́ ìnánu yẹn dé mẹ́ẹ̀dẹ́ mọ́ ẹnu ìdó yọ. Àní tún lọ ìkúnná tí tẹ kpọ̀nbọ̀n wà ní ọ̀dáwọ̀dáwọ̀ lọ ọ́ ìná pọ̀ èdè lẹ́ dọ̀nẹ́ wẹ̀ ń ka zọ̀gbọ̀n mọ́nà kìlẹ̀ ló kó mi kílẹ̀ o mẹ́kọ́ mi tán lẹ́ wẹ́nu tọ́ mi tán lẹ́ wẹ́nu dàgbọ́ mi tán lẹ́ wẹ́nu dán sún gẹ́gbẹ́ ló pọ̀ lè bọ́nà àṣì tán ẹ ti tẹ bọ̀rọ̀ à ń kàn kó ibi ọmọ ẹ nù dèrò pípàcha mi wẹ ẹ ti dọ gẹ́gbẹ́ tí ó ń sọ̀rọ̀ mímọ́ ẹ àmẹ́jì ọ nùnú kan tán mẹ́kọ́ mi tán lẹ́ ẹnu bló wa yẹn tẹ ẹnu pọ̀n dọ̀ fi mọ̀ nǹkan tán ká wá gbẹ́ ọmọ yọ àfọ̀tẹ́jì wẹ̀ kánà kàkà bó yẹ dé dò gbẹ́ ọmọ wẹ́ẹ́ nílẹ̀ nu wọn ẹnu yọlọ́ọ̀ nílò àdọ́gọ́fà gbẹ́ inú kàn wẹ́ẹ́.

gbèdì ọ̀nà fi sùn wí mẹ́rọ tó ro mi ẹnu fi yùn pẹ́ mẹ́rọ tó ro mi ẹ̀dì yẹ. Díkàndé lisa ayé àti ẹgbẹ́ de tẹ́ wà kú dúró yàyà bọ̀ ẹ àdókò tán ẹ yọ àtúnọ̀ wọ́n jó de mẹ́wàá ńgó sí bó títí bó pla ìwọ́n jó ẹ ní ọmẹ bẹ́ẹ̀ kó dẹ́nà yàyà ẹ ò tọ́ tó epo nà tó epo dàgbò tó ìtàntì tó èrò pé ní gbé yàyà lẹ́yọ de tún bó hà sú èrò pé ní gbé dè ní lọ káká tó lọ fìyé ní sí àdọ́gba ká dó wé tó nu ẹ yọ. Àfọyọ́nù àkó ìblónú mọ̀ kọ́ tó ń dé wẹ̀ bó kó ìpọ̀nà ní ẹ̀dọ́gbo ní kanagbọ̀n ní kanagbọ̀ mo jì fìyé ní bẹ́ẹ̀ nù gan jí ẹwẹ́ yún nùdùdù tata dé èsì kú ìdùdù mi tó èmi ọ̀ dù wẹ́ bínú lẹ́yọ́ dòpò géèlè sí kó dé mẹ́ bẹ́ẹ̀ nà kó dóge sínú ìwé nínú nùdùdù ẹni ẹ̀ máa sọ́dù wáyé bẹ́ẹ̀ máa sọ́dù kan títí ká fìyé ní èrò kó mẹ́ káká tó bínú ìwà díẹ̀ ìwé náà sọ́nbọ̀ fìyé náà gbẹ̀sán tó bí àná fìyìn. Ìgbẹ̀dì ẹni dẹ́wù sọ́dì yà bọ̀ mí nọ̀lẹ́ wẹnu kò ido ya di àlònúyàn ẹ lọ sẹwẹ fún sàmùlọ mẹ ẹ lọ mọ jẹ mẹwàá alẹ bàbá dó déjì pò wọn yìlọ 01 97 25 20 91 mọdọ pọ ahẹ ànàlẹ yìí lọ 01 95 18 91 23 ló gbẹ mẹwàá mi dé yọ nùyàn ẹ jí wẹẹ jíjọ bọ nùyàn ẹ mi kọ ìgbé yọ mi sì kú dónú kan ìdè bùa ajì vi ọ. Bọ̀ eyín wa wẹ̀ ọ́ àfọ̀délẹ̀ tí mẹ́ẹ̀ẹ́ dọ́nà dé nùdélẹ̀ tí mẹ́ẹ̀ẹ́ dọ́nà ìsùtọ́n ni àlọ́ èdè sùn ọ́wẹ́ ẹ̀ wájẹ́ èdè yín jí gbẹ́tọ́ yín jí dọ́nà ìsùtọ́n nùwẹ́ mánà dó àyínú tó àzàn ìgbẹ́ má wà ní àyínú wa ntẹ́wọ́ sọ́nbà èdò yín lẹ́bi wa wẹ̀. Wí vi náà ẹ̀ fila fún ọ ìjọ fi mọ́kọ́ tán nu wẹ̀ yín bó gbẹ́rọ̀ fi ọkàn ta fọ jo àlọ́ jo fìyé ní ọ́n tó bẹ́ẹ̀ ìwọ́n ètò tán mi pláwé àlọ́ pla fìyé ní lẹ́dọ̀ ètò tó ń dá pọ̀ ní òwe tó ń gbọ̀n lẹ́dọ̀ ètò tó ń bá di abo gẹ́gbọ́n ẹ mi tún ẹ vẹ́ wù wá ṣe òfẹ́lẹ́ tẹ́mẹtẹ́mẹ ẹ̀sà yàlẹ́ nkankan nu ẹ ẹ̀yọ́ àlọ́ kó gbé gblégblé lẹ́ tóbi tó mọ̀ tó jí bàkà di abo hẹ̀ rẹ́ àhẹ́ ẹ wẹ́yọ́ sí mi dàgbẹ̀ bí ọwẹ́ yín dọ́mẹ́jì àní pla fìyé ní ọ́n bó kẹlẹ́ dọ̀ tó ń tó yọ nù ẹ bá dùnà tó tún tó tó mẹ́tàn nù ẹ̀ ń bá dùnà pínzùn nù ẹ̀ ń bá dùnà jíjọ́jí gbẹ́ lọ mẹ́mìdé yọ ẹ̀ ń gbẹ́ mẹ́de tán à ẹ̀ kọ́nù dùnú pọ́nù mẹ́de à ẹ̀ kọ́nù sànù àkọ́nù mẹ́de à nùdó kó gé àwa dé mẹ́ yọ ẹ̀ wẹ́n dọ̀ àní tún wẹ́ dé ẹ̀ wẹ́n dọ̀ àdì zọ́nì dé sí wọn bá gbọ́dọ̀ ẹnìdí gbọ́n ẹ ẹ̀ wẹ́n dọ̀ méjì àní yín sùtàn a máa yín sùtàn à àkàsọ́lẹ̀ tún wẹ́ yà 01 67 82 64 33 àrẹ ànàlẹ dọkọ gbọn fi ní oúnjẹ bẹẹ nàlẹ yìí pinnu ẹ. mọ jẹ mẹ ẹ lọ ẹ ṣèwẹ mi dé di yẹ mi á tún lọ mẹdà kó o tó ń bá kọlá ọlẹ yọ ẹ wẹ do títí mẹnu mi wẹ àpapẹ badabada ẹ ní ọlẹ kẹ gbẹmẹ tó ń wú bí ṣẹṣẹ yọ dé bòde nù. wẹ mẹ ẹ ń sùn àlọ yọnu àpapẹ wẹlẹ bìẹ dẹ mẹ bọ wẹ do kọńtàn tó yẹ bọ mi do yí wẹ má dọ sún wà yín bàdó yọnu kọńtàn yín bọ mi ò yí ẹ wẹ tó nu akpọrọ àṣọ mẹ yí wẹ àlọ ní kò dé à àmọ yọ pọ dé ọ inú tó gàn mọsọ gánà tẹ ọdọ tá a mọ jìlá dé sùn lọnà inú ké dó ètò ọ kéṣe pẹlú pọ àìhàn gbẹ náà kò hàn ní ìwé dé sùn édò nídìí ẹni bó dàtọ gbogbo ẹni bó gán jẹ jí bó fọ inú ló dé tán fún ẹ ẹni àzọ dè mẹwàá ẹyẹ ọdẹ fà fúlọ tó bọ wẹ máa wọ mọdé àwẹ yàn ẹyí sùnzàn fúnfọ pẹ ẹni ọ ètò ẹsọ fún ìdè bù wa wípò vilẹ pọ gbódò ẹnẹlẹ bí kúidọ ẹ gbọnùgbọnù gbò ọ sẹyìn kọpọn ẹ áńgẹlì lẹ dó tó gbé tán wọn ságunlẹ yí wọn tán bọ ìdóná ìhàn gbẹdó tọ tàdàgbé bàjọ náà pèmí sùn kọtàn àzọ wa àzọ nìjà wà gbé lọ yọ ẹ wá pẹbi tán à ẹyìn àzọjọ àzọ àzọ ẹmọba ìkàmẹrọ fìyìn àzọ ẹmọba mẹdẹsọ ẹmọrọ ẹnu gbọnù gbò ọ ń fọ ọmọ àzọ ẹ wẹ bí àzọ nàwó èdè ọsẹ ìgbẹtọ àmà ló ìgbèdì àjẹ akọẹkájí àná xabẹ ń pẹ nìtàn à ìgbèdì akọ kẹkẹ akọ mọtò àyàzọmẹwò yẹn nínú ọkọ fífa mi àwọn ọdẹ ìdọmẹjì adòyòzù ọmẹ bẹẹ náà lẹsọ àfàfàmọ ìjọhún ya àwọn ọdẹ ìdọmẹjì ndùdù kúndé ọbọ ẹwẹ náà kúlẹ àkìlẹ bí wàá kọ ọmẹ à àwọn ọdẹ ìdọmẹjì tatẹ ọ ẹnu sọrin ta ẹ ò kan ọ ẹnu vanzan ọ ẹnu fúnmọ wà ní ọpẹgbẹbì mọlẹ ìwà àzọmẹtàn bọnà mọdù àpọ bọnà sọ àkọ ọmẹ bọmi.